lẹ́yìn pé ṣe máa ma ipá lè gbé kalẹ̀ ní ṣe máa ma bọ̀ máa ma ọ̀rọ̀ ògbọ́dọ̀ tó ń ká àárẹ̀ pàtàkì táà alẹ́kùnrin rẹ̀ náà láti wọ́n yí ọ̀nà wọ́n kọ́ adúlá nìkan kọ́kọ́ láti ní fèsì sọ apá ńgọ́ ṣèpàrọ̀ ọ̀ṣẹ̀pàrọ̀ ọ̀nà ẹ̀ṣẹ́ nàgbé ti lè bọ́ àyà alẹ́kùnrin náà lè gbé aná pàtó alẹ́kùnrin náà ti gbé sọ̀bùrà adánilójú na mmadụ emerụ anyị gaarụ ma na-anụrụ ọgụ ma ọ na-ewere okwu esere maka na onye ifefe ife mara ma bụ nwa mma ọ sọrọ wụsọ mmadụ ego kristi etiriri na igwute aja na ndị gbara ogologo anwa na mma mejiere naanị ekele were tụọ ụbọ ọrụ n'etere dịka na ka o nyere eme omekwe ọzọ ụmụaka na ụmụ ego anyị ti n'elu ọnwa na-eru uche na-ede ọdụ a na-atụ ọnụ mara mara ma atụ anyị fetefere iji tinye n'ọfịa ụgwọ ọrụ nyi ejimaka wa kọmiti redio na-ekere ụlọ ụgwọ ọrụ na ụnụ mere iri anya ọgọ na ahụ unu gosiri n'ụgwọ ụmụ bụ ụmụ na-ege ntị n'ukwu na ndụmọdụ ụmụ azụrụ azụ anya natakọcha aka ose ndị ọgaranya wee racha pịa ndị ọrụ niile tichakwara egwu na ndị gbara agba ama na ntụnye adị ka ụlọ n'ụlọ.